temi aritibwe egba nkile betin di njoba tugu ya ridi afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu ebo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efu ne na pa omo en tono kan jukuba irun mba nle lu tugu en joba tugu kesin tare yakubu lambafu omo chigini en lamba ya bu buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nínú mẹ́rẹ́ mọ́dé ní oṣùmẹ́rú yínú oṣùmẹ́fà yínú oṣùmẹ́jẹ yínú oṣùmẹ́dógún ọ̀rẹ́ ní ọ̀nà karùn-ún bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àníyànká lójúfò sí lọ́jọ́ àti tí wọ́n tù mí sán ọdún yìí bẹ́ àwàlàkọ́ yìí nàbí kó bulamba bẹ́ẹ̀ lẹ́rẹ́ tó gbé pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rin náà tó ná lamba yìí bẹ́ẹ̀ kúrò ní iye nílẹ̀ ìlú tógo ẹ ìjọba tógo àpè yín pò nìkan lójúfò sí ṣe ká gbẹ́ ọmọ wọn lọ́nlé dòtó ibẹ̀ sánmọ́ ndí lamba búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bulamba tán náà sùnú múdọ́ ibẹ̀ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ ṣe alápá ọkọ̀ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ eke iye ara pàtà yín pò nàmẹ́ kí ca etí pàtà yín pò sí kòtò wọn kó mọ wa ní kòtò wa ní èké dì kòtò yẹn pò nǹkan bẹ́ẹ̀ ti níjọba ìyá rí di afọ arílẹ̀ òun abarapa ọ̀yàn ohun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.